0: Vaine vo vo vo hanan ala
1: Tommy Tommy
0: Eia ma hiau ni hiau mo ala
1: Tommy Tommy
0: E hama o wei ka bohone hila